0: ojú padà.
1: Olúwa wa ẹ gbàdúrà níbi tó ti ń retí ẹ̀sìn
0: mi. Where there is nothing but his grace.
1: Olúwa fún mi ní aṣọ ògbò titun.
0: O la give me new garment of glory.
1: Ìyẹn ti ń retí yẹyẹ
0: mi. Where there is nothing but shame.
1: Ẹ gbé aṣọ ògbò titun
0: wọ̀. Give me new garment of glory.
1: Mi ò ní bá wọn ṣe
0: sí. I will not be disgraced.
1: Mi ò ní do ní yẹyẹ.
0: I will not be exposed to disgrace.
1: Mo wá aṣọ ògbò titun.
0: I put on new garment of glory.
1: Ayé mi wọnú ilé. Bàbá Olúwa wa sọ pé bàbá nítorí àánú.
0: Lord God of mercy.
1: Ẹyí ìtàn yé mi padà sí
0: rere. Turn my story around for better.
1: Ẹyí ìtàn mi padà.
0: Turn my story around.
1: Sí rere.
0: For better.
1: Torí àánú.
0: God of mercy.
1: Ẹyí ìtàn mi padà.
0: Turn my story around.
1: Sí rere. Jésù Olúwa wa ẹ mọ̀ gbàgbé ní Ìkòròdú
0: àti Ìkòròdú
1: àti agbègbè
0: rẹ̀
1: àárọ̀ ọ̀la
0: tomorrow morning
1: àní Kàvádà ebedoze
0: àmàlé
1: Kàdúrà
0: Olúwa
1: ọ̀la
0: tomorrow morning
1: agogo méje
0: a.m.
1: àwọn èèyàn máa sun ibẹ̀ yẹn mọ́jú
0: ẹni some even sleep till overnight today
1: bẹ́ẹ̀ ni mo sọ fún torí pé
0: because
1: ìfarahàn Ọlọ́run lọ́la láyé wòlíì rẹ̀
0: in the life of his
1: prophet yóò di nǹkan tó pọ̀
0: padà
1: bàbá mi ló ràn mí
0: bọ̀ my brother is sending me that
1: ó sì ti sọ fún mi
0: and he has told me
1: pé gbogbo ohun tí n bá pàdé
0: lọ́la now all those are media tomorrow
1: wọ́n ní àkọsílẹ̀ rere
0: they will get to have a good report
1: wọ́n rán mi sí
0: yìí I have said to you
1: mẹ́lẹ̀ kíndàbà bàdà
0: abẹ́yà
1: màlínà
0: àtàkùn
1: àbí àlọ́síà ó wà lára àwọn tó rán mi sí
0: gbogbo
1: ohun tó fẹ́ fà sókè ló fẹ́ fà
0: ìṣẹ̀lẹ̀
1: àwọn tó ràn lọ́wọ́
0: don't you have help
1: padà dé ọ̀tá
0: rẹ̀ cannot turn to enemy
1: sọ yẹn ara abẹ́kúta
0: abẹ́kúta
1: gbọ́dọ̀ láàrọ̀ yìí
0: leave from this morning
1: o àdé ọ̀dọ̀ yìí o
0: we are coming to you
1: ogo tí wọ́n lò ní rí lò
0: yẹn that place the same you never use
1: lọ máa rí lò
0: ee yẹn kí n tó yìí
1: gbogbo ìdí tó ń já nàìjíríà
0: every storm in nàìjíríà
1: lórí àwọn kidnapper
0: of concerning kidnappers
1: olùwà máa dàdú
0: ee may you not stop it
1: dá ìjì dúró
0: ee may
1: dá ìjì dúró gbàgbọ́ràn lọ́wọ́
0: ee may
1: ẹgbàdú

0: Yes.
1: Ẹgbà ilé yìí.
0: Where this one?
1: Anu sílẹ̀kùn owó fún.
0: Mercy, I want that money for
1: you. Ayayayaya. Òní ni mo máa ń gbàdúrà àdúrà
0: yìí. Today I do pray kind of prayer.
1: Òní Wednesday.
0: Today Wednesday.
1: Èmi personally máa ṣe àwọn ìtọrẹ àánú
0: kẹtọ́lélẹ̀. I give some arms.
1: Mo máa fi sí Wednesday.
0: I put them on Wednesday.
1: Oró máa ń bí nǹkan.
0: It always be for
1: me. So lẹ́ni.
0: Today.
1: Ìwọ náà wọ yàrá ìtọrẹ àánú lọ.
0: Lutu ẹgbẹ́ tó di number of arms.
1: Everybody lẹ́ni.
0: Everybody today.
1: Ó kéré tán.
0: At least.
1: Ilẹ̀kùn méjì ló ló ń fẹ́ sí.
0: There are two doors lọ́mọ tó.
1: Olówó àánú ẹsẹ̀ 45
0: yẹn. Ẹsẹ̀ ẹsẹ̀ 45.
1: Fast 1 and 2.
0: Ẹsẹ̀ kíní àti kéjì.
1: Ilẹ̀kùn ọ̀nà méjèèjì.
0: Both doors.
1: Abamilẹ̀kùn.
0: They are gate doors.
1: So ní.
0: Today.
1: Gbogbo ẹni tó wà lábẹ́ májẹ̀mú àánú
0: yìí. All those under the government of mercy.
1: Ọ̀rẹ́ yín bẹ̀rẹ̀ lórí 2000.
0: Your office will start from 2000 onwards.
1: Májẹ̀mú ni o.
0: It's a covenant.
1: Kì í ṣe ọ̀rẹ́ lásán.
0: Not just an offering.
1: Yes.
0: Báyìí ni Olúwa wí.
1: Báyìí ni Olúwa wí.
0: Fún ẹni òróró rẹ̀.
1: Fún ẹni òróró rẹ̀.
0: Fúnkírúsì.
1: Fúnkírúsì.
0: Ẹni tí mo jẹ ọwọ́ ọ̀tún rẹ̀ mú.
1: Ó ní ọwọ́ ọ̀tún rẹ̀
0: mú. Láti ṣẹ́gun àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀.
1: Ó ní ṣẹ́gun àwọn orílẹ̀-èdè
0: níwájú rẹ̀. Èmi ó sì tú àmù rẹ̀ gbé àwọn ọba.
1: Òun máa tú àmù rẹ̀ gbé àwọn ọba.
0: Láti ṣí ilẹ̀kùn méjèèjì níwájú rẹ̀.
1: Unity Bank
0: 00323937 01 again Unity Bank 00323937 01 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. I can use the Echo Bank account. Echo Bank account is 0970003215 again Echo Bank account 0970003215 Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Enquiries and details call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
1: Èmi sọ tẹ́lẹ̀
0: o. I prophesy.
1: Wà délẹ̀ lérí.
0: You will get your promised land.
1: Ọ̀gá.
0: My brother.
1: Bó o bá ṣe máa rìn.
0: The way you go about it.
1: Tó bá wà lágbègbè Abẹ́kúta.
0: Ìtẹ́lúwẹ̀ ní Abẹ́kúta.
1: Ìjà pàdé ń bẹ̀
0: lára. Let's meet there this morning.
1: Ọjọ́ ògo rẹ ló pé o.
0: Your day of glory has come.
1: Oòrùn ògo rẹ ló ràn.
0: Your son of glory shine.
1: Ìyanu ògo ló ṣẹlẹ̀
0: sí o. Your glory has come.
1: Ó sọ ẹ̀rí.
0: You will testify.
1: Ó dẹ̀dé lẹ̀.
0: I shall get your promised land.
2: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
3: Your favorite tunes are just a click away.
4: You feel it?
3: Jordan FM, listen now and turn up.
5: Ọlọ́run tó yí ìgbà àti àkókò padà, ó ń bẹ láyè síbẹ̀.
6: Bí ó ti ń ṣe nígbà ni, ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ní àkókò yé. Nínú ayé àwọn ènìyàn tí ó ní àkókò láti ké pé.
7: Ìgbà mi gbọ́dọ̀ yí padà sí lélẹ̀. My situation must change.
6: Ní ìpàdé àdúrà pàtàkì tí Ọlọ́run ti gbé kalẹ̀ tí ó ń fi ń ra ìgbà rere padà fún àwọn ènìyàn tó ń wá síwájú rẹ̀ fún ìyípadà sí rere.

0: ọ̀túnúwé. Ròyìn ní ìkùnrin Jordan 105.5 ó balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ ìjì.
1: Ẹ káàárọ̀ ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa darapọ̀ mọ́ wa. Ìyẹn láàárọ̀ tòní adúpẹ́ o ọba dániwáyé ọba ti ń pa wá mọ́ bí ẹ̀yìn ojú ó ṣọ wà lọ́lànà ó tún dá wa padà.

0: láàárọ̀ tòní ògo ní forúkọ rẹ̀ kì í ṣe mímọ̀ ṣe kì í sì ṣàgbára wa nípa orí ọ̀fẹ́ ọlọ́run náà la fi mí o ṣùgbọ́n ọlọ́run dákun dábọ̀ àwa ń bẹ̀ ọ́ nínú àánú rẹ̀ má fi wá lẹ́ o má dúró tì wá má jẹ́ kí pa ayé kò kà wá ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ìkànnì jordan 105.5 fm òun náà la wà ọ̀tún inú ìwé ìròyìn tòórọ̀ tòní ti ń ṣe ọjọ́rùú ogúnjọ́ nínú oṣù karùn-ún ọlọ́run ọba mi dákun dábọ̀ gbogbo ohun tí à ń rawọ́ ẹ̀bẹ̀ fún pé kó wọlé sí wa lọ́wọ́ jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ ó jàjẹ́ mọ́nú fún wa tó bá wá ti dàjẹ́ mọ́nú fún wa jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó gun rege ọ̀tún inú ìwé ìròyìn ní ìkànnì jordan 105.5 fm pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀rí olúwa gbèmí lékè adébáyọ̀ yọ̀wọ́ náà lónìí èèyàn kan ṣoṣo tí gbogbo yín mọ̀ sí mc ìràwọ̀ àgbàlagbà ọmọdé tí ń pẹ̀gbẹ́ bàbá ẹ̀ ló kọ́ a tún ti dé láàárọ̀ yìí láti bójú àwọn ìròyìn bẹ́ẹ̀ abala àgbéyẹ̀wò wa níbi tí ẹ̀yin ará ilé ti máa ń láǹfààní láti bójú ohunkóhun tí ó ṣe pàtàkì pàápàá jùlọ ìta bá mú wá tàbí àwọn tó ṣẹlẹ̀ nínú ìwé ìròyìn tó jọ́rú wednesday rèé o ẹja tún wo àwọn ìròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀nì kìnìún sínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní ẹni bá mọkọ̀ wà náà ní wà ẹni sì mojú ogun ní pa bìnírè razak adéjàre ní mojú ẹ̀rọ fún mi láàárọ̀ ẹja ńlá ni wọ́n mi gbé lóòrọ̀ tòní àjọwà ní agodo láàárọ̀ tòní náà ni ẹjẹ́ bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn the sun láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe jáde wọ́n ní èèyàn mẹ́jọ tó jẹ́ ọmọ bíbí ìlú ìbàdàn àti àwọn mẹ́ta míì ló jẹ́ wípé wọ́n jọ ń dúje jáde lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc bí wọn yóò ṣe gba ìwé eléyìí tí àwọn náà fi jáde du ipò gómìnà ìṣàkóso ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn the sun bó ṣe tan ìtànṣán mọ́lẹ̀ rẹ̀ sójú ìròyìn láàárọ̀ tòní òun ni wọ́n sọ wípé ó lé ní èèyàn mọ́kànlá tí wọ́n gba tíkẹ́ẹ̀tì tí wọ́n nífẹ̀ẹ́ láti jáde lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú all progressives congress apc látàrí ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe tẹ̀síwájú wọn ní nínú àwọn mọ́kànlá ọ̀hún àwọn mẹ́jọ nínú wọn ló jẹ́ ọmọ bíbí ìlú ìbàdàn tí ó jẹ́ olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ tí àwọn méjì tí àwọn wá láti òkè ogun ní apá bẹ̀hùn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọn ní kódà ẹ̀ẹ̀kan nínú wọn òun wá láti ògbómọ̀ṣọ́ ó jẹ́ ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n àwọn mẹ́jọ ló jẹ́ wípé ọmọ bíbí ìlú ìbàdàn òun ni wọn o wọn ní lára àwọn adíje dupò tí wọn fẹ́ jáde láti ẹgbẹ́ òṣèlú apc òun náà ni wọn pe orúkọ wọn tí wọn sì ní wọn yóò ṣe àyẹ̀wò eléyìí tó péye ní ìlú àbújá ti ṣe àyẹ̀wò fún wọn wípé bóyá wọn káàtó àbí wọn kájú òṣùwọ̀n láti jáde fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní àwọn wọ̀nyí ni sẹ́nitọ́ sàràfàdín àlí ọmọ ìbàdàn ni o bákan náà ọ̀gbẹ́ni báyọ̀ adélábù ọmọ bíbí ìlú ìbàdàn náà lòun náà dókítà adéwálé karim ọmọ bíbí ìlú ìbàdàn ni o barista hakim agbájé ọmọ ìbàdàn náà lòun náà o ẹnjìnìà hakim alaho ọmọ ìbàdàn ni o bákan náà ni wọn ni dókítà ayọ̀bami lam adésínà ọmọ ìbàdàn prince asanke asatola ọmọ ìbàdàn náà ni o ìbàdàn náà ni ọ̀gbẹ́ni ọlọ́ládé usman òun náà lòun náà máa ti wá o wọn wá ní sẹ́nitọ́ abdulfatai buhari ọmọ ògbómọ̀ṣọ́ ni dókítà muiwa gbáre gẹṣin ọmọ òkè ogun lòun tiẹ̀ àti ẹnjìnìà rahuf ọlaniyan ọmọ òkè ogun ni o gẹ́gẹ́ bí ìwé ìròyìn the sun bó ṣe wá kọ ìròyìn ọ̀hún jáde wọn níṣẹ́ rí àwọn wọ̀nyí gangan náà ló jẹ́ wípé wọn yóò wọn jáde fún ipò wípé àwọn fẹ́ di gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ wípé mùṣemúṣe gbogbo wọn náà ni àwọn tí wọ́n ṣe àyẹ̀wò fún wọn ni wọ́n rí pé ó ṣe múṣemúṣe oṣù èèyàn kan náà láà dìbò fún lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní àwọn wọ̀nyí gangan o òun ló jẹ́ wípé wọn yóò jáde lábẹ́ àsíá apc fún ìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 lagba olohun o ko orisirisi awon itan ele to ro mo bi gbogbo awon mo badan ti won se jade lati odun 1999 ele ti won ni ologbe alaji lamidi adesina ipe awon se kini won se joba ipinle oyo lati odun 1999 titi di odun 2003 omo badan na lawon na ti wa o won ni bakan na eni ti o je olubadan ti le badan loni oba rashidi ladoja awon na gbe ipo gege bi gomina ni ipinle oyo be na na si jomo badan won ni lati odun 2003 won se kini won se wo odun 2007 omo badan na lawon na o gege be ni won ni ologbe adebayo alawo akala awon gangan funra won won ni baba yi won ni de ba gbagbe o ya po mo gbo moso oni akala awon se isejoba lati 2007 titi wo odun 2011 ologbe abiola ajimobi ohun na wa lati ibadan south east nibe to ohun na si se ijoba lati odun 2011 titi di odun 2019 ewo engineer Seyi Makinde ohun na lati gba ti a ti je ta tin se ijoba awarawa ni o won ni engineer Seyi Makinde ohun na to ma pari isa keji re iyen lodun to nbo ohun na wa lati ijoba ibile onu ara iyen ni ilu Ibadan awon Ibadan ni je gomina ipinle Oyo ṣùgbọ́n o ìròyìn pọ̀ dáadáa tí wọ́n ṣàlàyé látàrí gbogbo àwọn tí wọ́n ti jẹ́ gómìnà àti àwọn tí wọ́n jáde wípé àwọn náà di gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì jẹ́ ọmọ Ìbàdàn ó wà nínú ìwé ìròyìn the sun láàárọ̀ ti tòní ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ bá ìròyìn ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o ibi tí wọ́n ti ní Ìbàdàn kí ni so bẹ́ẹ̀ náà ni ìròyìn ń sọ pé so sure ni e je nwo iwe iroyin daily post iyen fun ti owuro toni o gege bi won se ni ewo mo win ni o emi mo jawe olubori o sugbon eri nbe mo jawe olubori mo gbe oko wa mo gbe lule nibi eto idibo abele ele ta se iyen ni ipinle delta talent to nso be ned nwoko ohun lo soro laaro toni o eni ti o soju iyen senator to soju delta north iyen ned nwoko awon gangan ni won ti nsoro pe ac ele ti o jade fun ti idibo abele labi asia egbe oselu people all progressive congress apc ipe se ri won ti se makaruru won ni awon ijoba ipinle ohun ti delta ni won se makaruru oni se ri e ma je ntan yin oni ko de ye ko ri be oni mi gangan ni mo jawe olubori o eyin mi gangan lawon eyan po siju won ni sugbon won wa so wipe igba kan ikoko baba asasun npe oko wa ohun lo jawe olubori ohun oko ni o so fun awon akaroyin wipe ewo yeri gbogbo esi ele ti won ka nibi eto idibo abele ele ta se latari bi a se mo ni ti yo lo fun ohun to ye ta jade fun o ni sugbon won si odoro fun mi ni o oni a won si odoro fun mi ni oni odoro de si se yi emi ni eri to duro nle daada mo ni eri ti mo le fi gbera mi lese sugbon o eyin e fi yun le je be ti je ti emi e pade mi iyen ni ile ejo o ile ejo ti bo emi o mo sugbon fe ka iroyin ohun ẹnu ọgàn wo ìròyìn daily post láàárọ yìí níbi tí bàbá yẹn ti sọ wípé wọn ṣe màkàrúrù fún mi ni o mo ṣe kíni mo jáwé olúborí mo wí ní òkó wa ẹ̀rí sì ń bẹ ned nwoko ló sọ bẹẹ láàárọ ti tòní ẹ fẹ́ ṣe rí ìròyìn ń ẹ bá ìròyìn ń bẹ nẹkùnrẹrẹ nínú ìwé ìròyìn daily post bákan náà daily post náà nìròyìn lè wà o látàrí ọdún 2027 ilé tá à ń wò lọ́ọ̀kan yìí kọ́lọ́run bá mi kó ṣàánú fún wa o kó sì fún wa kárí láyọ̀ àtàlàfíà ká túnṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún náà lókè pẹ̀ wọ́n ní ẹwò tinubu ò nígbàgbọ́ nù mí torí pé mo jẹ́ ọmọ igbó torí mo jẹ́ ọmọ igbó ni tinubu ò ṣe nígbàgbọ́ nù mí kò trust mi rárá o talent tó sọ bẹ́ẹ̀ èmi kọ́ o chief priest ni ẹ kùbánà chief priest arákùnrin kan ele to jẹ olùdá iṣẹ sílẹ fúnra ẹni àti kéèyàn ó jẹ ẹni gbajúgbajà ìyẹn pascal chibuike okechukwu ní gbogbo ayé mọ̀ sí kùbánà chief priest òun ló sọ̀rọ̀ láàárọ̀ tòní wípé ààrẹ bọ́lá mẹ́ tinubu wọn ní ìgbàgbọ́ nínú mi torí pé mo jẹ́ ọmọ igbó gẹ́gẹ́ bí ó ṣe ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ oníṣẹ́rì nígbà tí òun rí i pé ìdí tí òun fi tóun ò fi lọ bá ààrẹ bọ́lá mẹ́ tinubu láti lọ bá wọn pé bàbá nígbà tí òun jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n ṣe alátìlẹyìn ìyẹn fún peter obi iyen lodun 2023 iyen fun eto dibo labe ati egbe oselu labor party oni sugbon ni isin tohun ti gbe tohun gba ticket labe ati egbe oselu apc oni fun ilegbimo asoju sofin ni agbegbe osu olu ati oru isi iyen federal constituency ni ipinle imo oni ti o si je pe ohun padanu idibo abele ohun oni ohun wa wo pe tori pe ohun ba o da pe are o gba temi tori mo jomo ibo boya tori mo de ti tele peter obi ohun lo fa ti kini pada wa se kini to pada wa ko bawo pe oku to ohun sin lodun 2023 ohun lo pada wa yo ss sile yo be na lo tesi waju oni ewo oni tori igba yen igbagbo wa ni pe peter obi adroti ani pe ko jawe olubori oni sugbon emi o mo wipe ase sile o ni oyin o pada bo wa ba o le na lo tesi waju ki lo so chief priest is oro ile kun oje sugbo o so pe ewo are bola me tinu bo ni gbagbo nu mi o ri pe mo je omo igbo iwo na se be
1: awesome talk every day all day Get on the train. Follow us on social media. Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Jordan FM.

0: kanbale gbogbo won patapata no ma de layo ati alafia o wa ninu iwe iroyin daily post la ro ti toni eyin fe se ri iroyin ohun e fe foju busunukun wo ke si ri daju pe lotito lododo o na lo wa nbe ena ogan we iroyin daily post e ba iroyin ohun be e gba change nbe o iroyin le na inu iwe iroyin Plasma Times ni o wa laaro toni won ni awon omo ogun orilede wa Nigeria ohun lo je pe won ti soro lana o tin se ojo isegun ti won si kede wi pe asepo awon omo ogun orilede Nigeria ati awon omo ogun orilede America ele ti won se aseye lati ri daju pe awon mu awon esin okoku awon agbesumo mi ISIS won ni won mu won bale o won ni awon toto 175 o ni won mu bale o latari asopo asopo ati isise papo awon omo ogun ile yi ati ti oke okun ele ti won si ri daju pe won ja ogun ohun ni ajaye gege bi iwe iroyin se gbe iyen Plasma Times iyen fun ti aaro toni o nibe gangan ni won tin salaye wi pe awon ri daju pe awon mu awon esin okoku ohun bale 175 koda lara awon 175 yen won ni awon meta kan wa nbe ti won je olori awon agbesumo mi ohun to je pe awon na faragba ninu eku ojije ohun o won ni eleyi je aseyori nla o yen fun awon mogun orilede Nigeria ati awon mogun le America koda won ni awon mogun America won ti wa ni orilede Nigeria tipetipe lati osu keji ohun na ni won ti wa orilede wa o ni won si n sise won takun takun lati le daju wi pe awon se kini awon mu eyin awon agbesumo mi ohun awon mu won bale wi pe eyin e ni ri ibi se ni orilede Nigeria imo o ṣugbọn o won ni 170 kini 73 oni awon se okoku eleyi ti awon mogun 175 oje oni awon mogun orilede Nigeria ati awon eso alabo ile America ti won se sise papo ti won si kolu awon esin okoku ISIS ohun ni apa ariwa orilede Nigeria be na ni won si gboriyin fun awon mogun ISIS awon mogun orilede Nigeria be na ni awon se kini awon tun si n tesiwaju ipa ati ISIS o ati swap gbogbo won patapata la won ma ri daju pe awon gbe won kuro nle awon clear won bi ase lebo o wa ninu iwe iroyin Plasma Times laaro ti toni e be se ri iroyin ohun ena ogan we iroyin Plasma Times e je ki n wo iwe iroyin Punch gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe wà ń bẹ̀ láàárọ̀ tòní o igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn Kashim Shettima wọ́n ti sọ̀rọ̀ lánàá nígbà tí wọ́n bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí wọ́n sì kọ ìròyìn ọ̀hún jáde síta láàárọ̀ tòní wọ́n ní sẹ́ẹ̀rí àwọn kan wọ́n ti kóra wọn jọ láti rí dájú wípé wọ́n fẹ́ dá wàhálà alẹ̀ láàrin èmi àti ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ wípé bí káàrẹ̀ máa rí mi bí èèyàn burúkú ó ní ẹwò ẹjẹ́ ń sòótọ́ fún yín ó ní ó tó bíi oṣù mẹ́ta sí ìgbà tí wọ́n máa ṣe ìwúyè fún wa nígbà tí a jáwé olúborí gẹ́gẹ́ bíi ààrẹ ìyẹn lọ́dún 2023 ó ní òun wá ra àwọn aṣọ ìbílẹ̀ kan láti fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé bàbá ẹgbà ẹ̀yin náà wọ̀ ká fi ṣe gbogbo ìrìn àjò wa o ó ní ṣùgbọ́n o àwọn kan wá lọ bá ààrẹ lẹ́yìn pé bàbá ẹ má gbaṣọ wọn o bẹ́ ẹ bá ẹ gbà á ó ti fògùn sí ó fẹ́ pa yín ni o ó ní gbogbo ọ̀rọ̀ yìí ó ní wọ́n lọ sọ fún.
1: And today we'll be discussing the voice.
0: Fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ṣùgbọ́n o ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ olóde ojú tọ́ta o orí Shettima tó fi parí ìròyìn ọ̀hún nù ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ̀gbà change ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn láàárọ̀ tòní.

0: Facebook Jordan105.5FM, Twitter Jordan105FM, Instagram Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.
1: Won ti gbe oku okunrin ohun iyen ni ti o padanu emi re nibi jamba ohun won ti gbe si egbe titi won gbe ko nibi ti isele ohun gogo ti sele awon olopa won fi die.
2: Listen now and turn up.
0: Follow us on social media. Facebook Jordan 10.
1: Le be na la won eso alaboju popo awon na fi di isele ohun won fi mule o be ni won soro wi pe se ri nigbati awon agbofiro ma de be won ni agbofiro kan ti e wa nbe ti yun ni kan ma daruko ohun sugbon won ni o salaye wi pe awon ti pe awon mole bi arakunrin ohun ti won si so pe awon bo ka awon tete mo bi won se gbe oku re kuro nibi to wa lati gbe lo si mortuary iyen le igboku si be ni won si salaye pe ki awon eyan ma sora ki won ma rora loju popo be arakunrin ohun ele to gba ayan o ti sa lo lagbara o wa ninu iwe iroyin
0: 5.5 FM, Twitter Jordan105FM, Instagram Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.
2: Listen now and turn up.
3: Radio has never been this excited. This is
1: Jordan. O ni gangan, o na ni Arabi.
4: This is Jordan 105.5.
5: Station with the boys.
1: Maradona mi, awon ni takatu feun. Koda, o ti sasepo pelu awon lamila.
2: Jordan Breakfast Show, and today.
6: Hey everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive.
1: Aka olori ti le yi ati ti oke okun. Ṣùgbọ́n o ní ó pàdánù ọkọ rẹ̀ ó kọ síbẹ̀ ó ní God took my husband. Ọlọ́run ní pọkọ wa o kò sì ní paya wa. Ṣùgbọ́n tẹ́ni Makanaki tẹ́ni ọlá ọjàre àpáta ẹ̀gbọ́n níní ọlá òun ni ó pàdánù ọkọ tẹ́ni òun làbúrò níní ọlá gbogbo ẹ̀gbọ́n wọnú ara wọn. Ṣùgbọ́n àbá ẹbí yín àbá yín kẹ́dùn láàárọ̀ tòní. Ìwé ìròyìn punch náà ló gbé ìròyìn ọ̀hún jáde láàárọ̀ ti tòní. Ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ̀rọ̀gbà change ìròyìn ọ̀hún ẹ̀ bá ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní látàrí àwọn ọmọ eléyìí tí wọ́n gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn olùkọ́ wọn eléyìí tí wọ́n ní wọ́n kó wọn lọ sínú igbó tí wọ́n tún pa olùkọ́ eléyìí tí wọ́n ní àwọn ajínigbé ọ̀hún tí wọ́n gé orí rẹ̀ tí fọ́nrán fídíò rẹ̀ tó ń làmìlaka káàkiri òun ni wọ́n ti ní ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn bàbá wa Dìísù wọ́n ti pàṣẹ pé kí àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí ọ̀rọ̀ ètò ààbò tó yé dáadáa kí wọ́n tún darapọ̀ mọ́ àwọn tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí dájú pé wọ́n mú gbogbo àwọn tí wọ́n kó wọnú igbó yẹn wọ́n mú wọn délé láì sí wàhálà láì sí ìyọnu. Wọ́n ní ọ̀gá àgbà ọlọ́pàá ti pàṣẹ bẹ́ẹ̀ wípé ó yá o iṣẹ́ dé aláṣejẹ iṣẹ́ wa ni láti dáàbò bo aráàlú. Ó yá wọn ni wọ́n ti gbé àwọn ẹ̀ṣọ́ aláàbò tuntun wọ́n kó wọn dìde pé ó yẹ máa lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ o ẹ lọ darapọ̀ mọ́ àwọn tibẹ̀ kẹ rí dájú wípé ẹ ṣe ààbò lórí àwọn tí wọ́n kó wọ inú igbó ọ̀hún kẹ sì gbà wọ́n wálé láyọ̀ àti àlàáfíà. Ẹjẹ́ mélè kí n fi ṣẹnu mi dédé ṣe bí kí n fi ṣọlẹ̀ ẹnu ní gbọ́lágún o ṣòwò rẹ̀ ó ti sọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bí ètò ààbò bó ṣe mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n ní wọ́n jí àwọn ọmọ kan tí àwọn ajínigbé tí wọ́n ṣe kọlù ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wà nínú ìwé ìròyìn Daily Post náà láàárọ̀ tòní. Ìròyìn pọ̀ ta kó wàtà ṣùgbọ́n torí ìjọba àsìkò wa làfigè pépèpé báwọn ẹ̀yin náà lè lọ ra ìwé ìròyìn lóríṣiríṣi tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ máa ṣẹ̀rí àwọn ìròyìn eléyìí ta kà ń bẹ̀ láàárọ̀ tòní. Ẹ jẹ́ dókè náà tá a bá padà dé á wọnú abala àgbéyẹ̀wò wa Jordan 105.5 FM ọ̀tún inú ìwé ìròyìn òun náà lẹ̀ ń gbọ́. Níbo là ń lọ láàárọ̀ ẹ̀ mò ń bọ̀.

0: to come like that, because these people, they are desperate. So, if you want to pay for me, so come and wash us. I'm buying water.
1: Oriyeto otun nu weroyin nikan ni Jordan 105.5 FM no la abala gbe yo wa na ni ibere ta
2: se
1: elo e karo
2: o ti ro ko ta ro
1: yes sir
2: Isaac wo ra ta mi kole
1: baba Isaac e ka bo sir
2: teri ara ti awon to ni pe won ku se ara ku se na lo ma mo ri se ya
1: be ni
2: ta ma ni won se kan se gbe ma le na pa won se on di bai baba ya won yan pa be meji be meta on ton lo na ni e
1: on ton lo ni
2: o Jordan ni o na ni o be ni
1: Ami o 175 agbesumo mi ni awon ogun orilede Nigeria ati asopo asepo pelu omo ogun ile okere ile America ti won si mu awon 175 bale pelu oga awon meji awon oga awon mejeje ohun oni won pe oruko kan nu won ni je na pe oruko awon ti won ni won pa lara awon oga won Abu Bila ati Aluminuki on hello
3: hello sir
1: e karo
3: o karo sir e kuro to
1: olon lo nto
3: kan ti mi fe ti mo ri ti mi fe so ni pe baba to soro kan
1: oruko yin ma
3: iya deji ba so ko file ni
1: okay ma
3: baba te mi ri to soro kan si o to oro ni won so se di won ni e ko ka kan se to ero mo ma wa nbe kan ma ma fi gugu nu ko yin lo Kawa kamu eni eleni, kama lo, wunu ukokiri. Ero umayelo ya ki wondo. Kwa fili, saji bita, toni inu mpoto mtaye. Kwa nidi wadebe. Maja toni mkwa bile, kwa mkwa wankoy. Kama toma mkwa bile nao jide. Tolele yi wala dara, wansi kwa nani yi watoni na hile yuba.
1: Ogao.
3: Olo, bako kukoba wakapa eni u.
1: Amyo, atisu. Ati sun ati han un awon mo gorile ile America ka gboriyin fun won tori ipa ribiribi ti won se kaakiri ile Africa nipa bi eto abo se fese mule dandan ko kere ka gboriyin fun won hello
3: hello sir e ka ro sir
1: e ka ro ma
3: yes sir da mo la lati ju sir
1: e ka bo ma mi
3: yes sir e go san gba ti amo ile ti e so yo oriire kan na to ba ye to nge sugbon se nkan to wo fi get awon ye ko ba wa de wa so no state lo ka ti e ba wo fi ko awon to wa ninu igbo re sita
1: o
3: ko kan awon ara bi n lo ti o fi get awon omo so ro bi o bi nkan kan lo to fi get gbogbo nkan to get ni o ko jo ko ba wa si fi gbogbo mi re de Nigeria ji papa ile Yoruba yi won ti won be o ko ba wa de si de ri awon mo te ti wa inu igbo lati de yi ko ba wa de be yen lo ko ba wa gba won sita awon na le ri pe yes o se me fi wa ari tori to n le se a kukuru sugbon yi to sumo wa gegege bi e je ka wa na ti eri ko se ba wa na ko fi kini yen ko ba wa fi wo lo kan ko ba wa fi dawo sita a ba ni bota
1: ami e se eh won ni ogbon ti won lo ona ti won to don fi ma 175 bale ki won jo ipinle oyo awon mo lomo nu otutu nu gbo kan ba gba won le hello da lo wa nbe
4: Miss Afale ye Kola Wole lati logijo
1: e ti pe lekan baba
4: be ni ni pa ero oro abo ina ni e won pa won soja wa won pa olopa eni mo ko ma fi Qurani bura pe mi so ba di opportunity ki mi se soja kenya ku pa won ni ko nidi wa mu won lo sile ejo e mu won lo sit for that ko pa won instantly sibe
1: oda
4: Hello
1: day. Hello baba. Ese. Eh, ani jo to ba ka ni lara la di kukujo. Oro eto abo to mehe lorede Naija o ko minu wa lorede yo. E ma ja tan ra wa. Hello.
5: Hello.
1: E karo.
5: E karo.
1: Yes sir. All
5: right. O ka fun so mu lati Ibafo.
1: Mr. Funsho lati Ibafo.
5: Eh, so ni oro abo ti an so yi. Eri ajo pe America. Yeah,
6: àwọn bí sẹ́bọ̀n dẹ̀ ní àwọn boko haram náà tílẹ̀ ní màdúgbò rédíò ní tí mo rí ní social media kọ́nà sáà wá ní bípa náà fẹ̀mí àwọn ìṣẹ́ àwọn ìṣẹ́ òṣèlú ní kọ́nà sáà wá kádìgbà.
1: Ẹ ṣeun ẹ bá wa fún ṣọ́lá ti bá fọ 0906000 3352.
7: Hello.
1: Ẹ káàárọ̀. Yes.
7: Oníṣègùn láì látàbílẹ̀ ẹ̀gbà.
1: Ẹ káàbọ̀ sá.
7: Ibi ni sọ pé ó ní ohun tó fà á ti dàpọ̀ àyàn. Ó ní ìdàmú yẹn kí wọ́n fi pa náà.
1: Òfin Báíbù
7: kìí. Ṣé ẹ bá jẹ́ pé àwọn àjọba wa gan wọn àdánwò ń bẹ̀ ni? Gbogbo àwọn tí wọ́n mú yẹn. Tó bá jẹ́ pé wọ́n pa wọ́n ni. Ó ní ìdàdínkù. Kìí náà ṣe rí ìtò ààbò lórílẹ̀-èdè yìí. Akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣẹ́ wa wọn.
1: Ẹ ṣeun. Ẹ bá fi dà pa ni ìdàlà fi pa. Ó dà. Hello.
8: Ẹ̀mi ẹ káàárọ̀ Good Night FM.
1: Ẹ káàárọ̀ sá.
8: Ẹ kúṣẹ́ ìlú Ọlọ́mà fún iṣẹ́ rẹ̀ ní ṣàfihàn.
1: Àmì.
8: Ọ̀gbẹ́ni Olúmọ̀ni Ìgbẹ́lẹ́ sọ̀rọ̀ látòkè Jóòrù.
1: Ẹ káàbọ̀ sá.
8: Yes sir. Ẹjọ́ ilé ìwà àti ìkọ̀ àbò inú ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí.
1: Òun náà là ń gbé
8: yàgò. Àwọn ọmọ tí wọ́n kó lọ ní ògbómọṣọ ìyọ́ náà ṣe wọ́n ní rírí o.
1: Àmì o.
8: Àníròògùn dààmú lórí wọn, a máa ń kó wọn àárẹ̀ wọn láyé àti àlàáfíà.
1: Àmì.
8: Ṣé tí mo fẹ́ tún sọ ní lórí ni pé iṣẹ́ rí àwọn ọ̀rọ̀ ní ìkọ́lọ̀ ṣàánú wa ni àdúrà òkè kò tí ì àdúrà wò tí ì tó lórílẹ̀-èdè yìí ni.
1: Ṣùgbọ́n a wà lára àwọn orílẹ̀-èdè tó ń gbàdúrà jù nọ́mbà 2 ni wà.
8: Bẹ́ẹ̀ni kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣùgbọ́n ọlọ́run náà ló máa tún wọn la máa bẹ̀ ló máa tún wọn sílẹ̀. Èkejì ìdí tàbí ẹni pé iṣẹ́ rí nígbà kan nílùú Èkó yìí a máa rí àwọn helicopter RRF tó máa ń ṣe surveillance kiri nígbà ayé dísù gbà tó wà ní RRF ọ̀gá àwọn RRF. Ṣùgbọ́n níṣẹ́ ó ti di IG. Àwọn helicopter yẹn wọ́n kó wọn sí ní ìsìn ṣé wọ́n ti kó wọn lọ sówó dé ní tí ó ti di strap ni torí wọ́n fi ń ṣe fúláǹsì ni níbo ló wà ní sùn. Irú àwọn yẹn ó yẹ ká tó bá ìwà ni ó yẹ kọ́ ìlè máa kó jáde lọ sí orí òṣìṣẹ́ rẹ̀ ògbómọṣọ́ yẹn wọ́n fi ṣe sọ́fẹ́nàǹsì má ìrí gbogbo ibi táwọn ọ̀gbẹ́ni àwọn ọ̀daràn ọ̀daràn yìí ibi tán wà. Ibi tán wà a lè ṣe àtìlẹ́yìn fún wọn a lè ṣe ìrànlọ́wọ́ fún wọn. Ìkejì a máa tún gba àwọn ọba wa àwọn olóyè wa ní ilẹ̀ south west níbí ìgbà tó tẹ̀ títí wọ́n ti ń jí ọba gbé ọba pọ́lítíìsì tó ti ń jí gbé. Ká ní ọba ṣẹ̀báyé ṣe lórí ìwà ní gbogbo eléyìí òní máa ṣẹlẹ̀. Ọlọ́run aṣáánú wa rí ọlọ́run aṣáá ọmọ ẹ̀ ní rírí o.
1: Àmì ò ṣèkẹsà. Bàbá wa máa ń yún gbẹ láti ògidì ẹ jẹ́ mú ìpẹ́ ọkàn sí kí n máa lọ láàárọ̀ tòní. Ẹ̀lú ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀ ìfàyè ojúmọ́.
1: Yes sir.
9: Orúkọ mi láti jíjẹ́ láti Màdúgbòrè.
1: Ọ̀yà láti.
9: Màdúgbòrè mo ń gbọ́ ní kétékété.
1: Lórí
9: Màdúgbòrè mo ń gbọ́ ní kétékété bẹ́ẹ̀ni. Lórí something garden
1: ìdẹ̀mí ti ń gbọ́. Video garden okay.
9: Video garden ìdẹ̀mí ti ń gbọ́.
1: Okay sir.
9: Nípa nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn kan sọ pé irọ́ ni wọn ò rí wọn pa wọn ó jù bẹ́ẹ̀ lọ iye táwọn sójà kù yẹn lọ. Àwọn tó gbé búlẹ̀tì lọ tó jẹ́ pé wọ́n máa lu kú sínú ibi ìṣẹ̀lẹ̀ òfin ni ẹ jẹ́ ká ní àwọn sójà. Nǹkan tó ń ṣe wọ́n nílẹ̀ Yorùbá òjò ni pé kò sẹ́ni tó fẹ́ kọ́ ọmọ ẹgbẹ́ mi sùn. Yes ibẹ̀ ni mi ń gbé wọn ò fẹ́ káwọn wá fẹ́ kọ́ ọmọ wáyé sójà. Nígbà tó bá jẹ ìjọ ọ̀làlẹ̀ tó ọdún pé kọlẹ́mú gbọ́ ọgbọ́n ọmọkùn nígbà gbọ́ máa lọ. Ṣé ọmọ tí wọ́n lọ́wọ́ ló máa wá máa bùbìjà wa ń bí ni? Ẹ jẹ́ ká yìn wọ́n wọ́n ń ṣiṣẹ́. Ó lójú ẹlikọ́pítà tó lè lọ fẹ́ ẹ sọ pé ẹlikọ́pítà kan tó lò nílé gọ́ọ̀fù kó yẹn ò lè ṣiṣẹ́ yẹn rárá. Àwọn ẹlikọ́pítà bí ẹkẹ wọ́n ṣiṣẹ́ fún wọ́ọ̀ ni wọ́n lè lójú ogun. Gbogbo ẹ nínú fi ń gbìyànjú ẹ tó fi máa fi bí ẹ ti wọn. Ẹnìkan ní kí wọ́n kò gbìyànjú ẹgbẹ̀ kan mọ́. Ṣé ń gbà táwọn tó fi kó àwọn ọmọ yẹn tó ti fi wọ́n rẹra. Ṣé wọ́n lè kú ṣé wọ́n lè yíwọ́n bọ́. Kò ṣeé ṣe irú ti bà lé ti bí ọgbọ́n la máa ṣe láti lè pa ewu.
1: Ẹ ṣeun bàbá wa
9: láti. Gbọ́dọ̀ mi jẹ́ ká níbi náà.
1: Àmì o ẹ máa gbé
9: ọ̀rọ̀. Wọ́n ní
1: wọ́n
9: ní jíjí lágbára lọ́wọ́.
1: Àmì o bàbá Ọlátúnjì.
9: Ó ti mọ́ra ó ti mọ́ra náà kò. Bàbá ń gbẹ́bùrùdínlẹ́gbẹ́ra kò jọ wá lójúmọ̀ tó ti mọ́ra.
1: Olorun ba wa fi to abo to pe feyin na bi te wa lohun.
10: Amen.
1: Ese gan sir, yes sir. E je ma fe le se lo laaro yi. Ah, asiko fi be si mo. Ah, ojo opo si nseju awon eyan po nbe, sugbon adupe, adupe pe okun. Olorun ba mi ko ni fi wa le. Lagbare Eledumare, eto abo orilede yi, tori o nikan teto abo ba ti duro. Ta le sun lati han daada ti oni si wahala ti oni si he ti oni si ha mo mo pe gbogbo nkan to ku yo pada de fun wa lagbare Eledumare a mo gbadura na ni a si ma ra webe fun awon adari wa kolorun ma ba wa kun won lowo kun won ma ri se bon ba se nse en to wa nbe kolorun gba fun ko tun se ko se daada to adupe lo Razak Adejare to je amoju ero fun wa laaro yi olotu agba Larry Johnson. Odupe lo gbo awon ta jo nsise. Engineer Morgan Peter, Peter Olaniyi ati gbo awon toku. Eri Oluwa gbe meleke Adeba oloruko temi je. MC Rawo yin re o. Agbalagba omode tin pegbe babe loko. Laaro toni mo yo o. Ere gbogbo tu dola. Olorun ba mi lo sign si toni. E kaaro.

0: gbogbo iṣẹ́ tẹ́nìkan bá ṣe ẹ̀yìn máa ń fẹ́ jẹ́ ọlọ́run wò ọ́ ọlọ́run wò mí ọlọ́run wò wá ifá ẹni wáfà ń wófò ìyá mi ló sọ̀rọ̀ kan fún mi nígbà kan ó ní adé ọmọ adé ẹni ifá ń wẹ́ ni òfò mo jókòó sẹ́yìn pé ẹni ifá ń wẹ́ ni òfò bó o ó ní bẹ́ẹ̀ ni ẹni tó bá ti ń wá ifá ẹni òfò ló máa pàdé mo ní kò yé mi o ó ní tó bá ti ń wá fà ẹni tó máa ṣe lófò tó máa jẹ́ kí òfò ta ni yóò máa wá òun náà ìyẹn ni pé ẹni ifá ó ń wófò bó bá ti jẹ́ pé gbogbo ìgbà ifá ni wọ́n ń wá ó padà rí o mi ò ṣépè ṣùgbọ́n ohun tí òwe àti ànálẹ̀ yorùbá sọ ni bí èèyàn bá ti ń wá fà òfò ní tẹ̀lé ẹni ifá ń wófò ẹ bá ń sọ fún gbogbo àwọn ọ̀sẹ́rí adélébọ̀ fine boy ni wọ́n ń wá àwọn bàbá tí wọ́n lo sporting waves làwọn ń wá àwọn sugar daddy ni wọ́n ń wá kọ́ṣẹ́ ààrẹ nìkan tó máa ra barbecue fún wọn tó máa ra shawama tó máa ra nkwobi tó máa ra gbogbo ẹ̀ àti mímu àti gígẹ ó di wọ̀ bí ọjọ́ rọ̀ ẹni ifá ń wẹ́ ni òfò bó o bá ti ń wá sugar daddy wo ọ̀rẹ́ mi ṣẹ̀ṣẹ̀ pàdé dádì kan sìn though he's even older than my father but I'm okay with him I'm okay irọ́ ni o okay with him kan owó lo okay with him you are a thief he thief you are a thief tó bá rí lánàá yẹn báyìí nígbà tó gbé mi jáde tí mi ṣeré fún láì yẹ sọ ní adé tí mi ṣeré fún báyìí the next thing báyìí ó kàn gba account mi ni aza mi ló gbà ó tẹ́wó sí mi ni ó tún bá wo èyí tó tẹ̀wó lórí fóònù mi ọ̀rẹ́ náà ṣe ọ̀rẹ́ náà ti máa ní lọ́kàn pé èmi náà wá sugar daddy ẹni ifá ń wẹ́ ni òfò ẹ gbọ́ bó o bá ti ń wá ifá òfò ló ń wá o lọ ṣáà dìṣó ń gbọ́ má wá fa o ẹ̀yin boys bíi tíá tẹ́ ń wá àwọn sugar mommy àwọn single mother lagos island ni wọ́n wà aláìwá rochard maori tó wà di weekend wo lóṣù ọkùnrin náà wà o lóṣù ọkùnrin wà rochard tó wà di weekend jẹ́ ká lọ sí lagos island mi ìfẹ́ bẹ́ẹ̀ mọ̀nà lagos island dáadáa jẹ́ ká gbé polotee dání polotee mọ̀nà lagos island so ká jọ lọ tá a bá ti débẹ̀ àárí àwọn ìyá wa ń bẹ̀ náà wọ́n á ṣe dáadáa fún wa wọ́n ó gbéra yóò ní ìyà tó yẹ pé rìníwà ló ń wá bí ìwé ìjọba ó fẹ́ rìníw ẹ̀ yóò lọ kó sí lọ́wọ́ ẹni ifá ń wẹ́ ni òfò bó o bá ti ń wá ifá òfò ló ń wá kọ́lẹ̀ ẹni wáfà ń wófò ẹni ifá ń wẹ́ ni òfò ẹjẹ́ ń wá sójú abẹ́ ń kò dáadáa níjọ́ kan nínú àwọn òwe tí mo bá lẹ́nu bàbá mi ọmọ adílé kádé sí aláàké màjó méjì ọmọ àjó gbẹrú màjó gbẹ̀kọ́ mẹ́rú sí ni ẹkọ̀ ní sènìyàn màjó òròkì ọmọ tàwá sàn ti wọ́n lọ alhaji ààrẹ ambassador abiodun adéoyè abdulwasiu alábí afẹ́fẹ́ ọ̀rọ̀ ó ní ní ọjọ́ kan èkúté ilé àti ológbò ni wọ́n jọ ń gbénú ilé kan onílé gbé oúnjẹ lẹ̀ fọlọ́gbò kọlọ́gbò jẹ́ ológbò ń wo oúnjẹ lọ́wọ́ báyìí pé kóhun dìde kóhun jẹ́ lèkúté ilé bá dìde kírakíta ló bá sáré rè díẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ni kò jẹ́ àwọn ọmọ ológbò ní ìyá wa oúnjẹ tó fún wa lọ́lọ́gbò ti ń yẹ èkúté ti ń jẹ yìí ológbò ní ẹ fi wọ́n lẹ̀ balẹ̀ ológbò ní ẹ fi wọ́n lẹ̀ ó ní jẹ kó jẹ ṣe bẹ́ẹ̀ kùtẹ́ ilé ni gbogbo oúnjẹ ti ekute nle ba ge inu ologbo lo nbo afefe oro igbare bi to ba wa ile
1: Instagram Jordan 105 FM Lagos listen on the go at www.jordan105fm 105 to get on the train follow us on social media

0: some talk every day, all day.
1: Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos.
2: Lọsí gbogbo ìjọba ìbílẹ̀ Èkó kíá. Lọdé Badagry.
1: Listen on the go at www.
2: Ṣáwọn apá àbí kan lókè ogun. Kẹ̀hán yóò dà fún balẹ̀ báwo ni? Wọ́n lọ sí. Àbúrò mi kan mẹ́kọ Linko. Wọ́n lọ láìkí bẹ́ẹ̀ náà ìjà. Wọ́n lọ láìkí kíní kan náà ìjà. Abambe. Ẹgbọ́. Wọ́n ní kọ́ máa fowó sí 85,000, 84,000. Lẹ́yìn wá upgrade. Wọ́n wá sáré dáwó díẹ̀ síta fún wọn. Wọ́n dàgbà tó fàdìyẹ àwọn èèyàn wá kojẹ́ ṣàwòṣàwò. Nígbà tí wọ́n ti kojẹ́ tán, wọ́n retí owó. The next available flight ni wípé níjẹjọ. Ìdí ẹjọ́ yẹn la wà. Torí àwọn tí wọ́n dákú wọ́n kó lọ hospital. Ẹnìkan gan ó gbẹ̀mí mi pátápátá. Ó kú. Inú ọjà tú bẹ ló kú sí. Wọ́n dẹ̀ gbókù ẹ lọ sílé ọkọ ẹ̀ tó ti kọ̀ tẹ́lẹ̀ lóhùnfò. Níbẹ̀ ni arákùnrin nì. Níbẹ̀ ló pa gbìyànjú. Obìnrin bẹ̀ ló parí ẹ̀mí ẹ̀ sí. S Music. Wọ́n ní èèyàn máa gbọ́ orin lórí òru 220 lẹ́sàn. Bẹ́ẹ̀ bá sọ 220,000 wọ́n máa fún yín bóyá 85 ní nǹkan lọ́sẹ̀. Ẹni tó gbàjù nínú ológbẹ̀ mẹ́rin. Àwọn ọba tẹ́fin náà kú sí. Àṣẹ kọ́ ìlera ń porúkọ àwọn ìlú yìí àgọ́ṣàṣá nílùú àwọn arẹwà. Nílùú àwọn arẹwà. Yakubu arẹwà. Bọ̀dá mi Rashid arẹwà olórí ọ̀dọ́ ìlú àgọ́ṣàṣá on the 29th lágbọ́rọ̀ ọlọ́run àjọ wà lágọ́ṣàṣá ni pẹ̀lú Nice àti Qdot àti Dotman lọ́pọ̀lọpọ̀ ń bẹ̀. Ẹ gbọ́. Wọ́n lùgbàdì ẹ̀. Ibi tí mo wá ń lọ rèé. Ìmí ìtú wà tí wọ́n ń ta o. Wọ́n ní NRC. Mo láàbúrò SDP ni. NRC àbúrò SDP. Ọ́n ta ẹ̀ náà nìsín. Wọ́n padà kówó yẹn lọ náà ni. Àwọn tí NRC yẹn wọ́n bọ́nú ẹ̀. Èdè ìjẹ̀bú ni wọ́n sọ fúnra wọn. Kò bọ́nú ẹ̀ ṣe ò lọ kí. Adeni Yakub arẹwà kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ ẹ gbọ́ bí èèyàn bá ló máa bàjẹ́ fẹ́nìkan kó náà rò wípé ó máa kàn náà wẹ́ mi ò lè sọ́jú.

ṣùgbọ́n ètí mo lè mẹ́nu bà ń bẹ̀ ni wípé àwọn èèyàn wọ́n pa èèyàn ẹlòmíì ó lọ ta mọ́tò rẹ̀ ẹlòmíì lọ ta ilẹ̀ ó kówó sórí ẹ̀ ẹlòmíì ó lọ ta oko ọ̀pẹ ó fi kówó dàlú lórí ilé tẹ́lòmíì ń gbé ló lọ yáwó ó tán nítorí ìfà ẹni ìfà ń wẹ́ ni òfò àwọn ọmọ kan ni yóò jókòó síbì kan wọ́n á jókòó síbì kan àwọn yahu wọ́n á yahu láìsí yín mo sọ fún àwọn ọkọ mo ní ṣe nínú àwọn ọmọ tó gba yín yìí àwọn ọmọ yín wà nínú ẹ bá lẹ lọ bẹ́gùn ẹ tún padà tún fojú sunkún ọmọ náà ni o ẹni ìfà ń wẹ́ ni òfò kọlọ́hún ṣàánú wa ẹ gbìyànjú o ẹ jẹ́ kí owó tẹ́lòmíì kó sórí kinní yìí ó tó ṣòwò à ń pariwo lórí rédíò yìí aláwọn cooperative tó dáa tí ó fi yín lọ́kàn balẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìrọ ni wọ́n rò pa ń pa at the end of the day òun rèé o ṣojú wa o sì ṣojú wa báyìí ọlọ́run bó ṣe rí mi pé ń ro tẹ́nìkan níbi má gba kéèyàn rí mi mú kọ́ má sọ pálákọ́rí ti lọ ẹ wo ẹ̀jẹ̀ ń ṣẹnu dédé síbí kí n lọ kí n padà wá kí n wákànra mẹ́nuba ọ̀rọ̀ kan fẹ́rẹ́fẹ́ kó tó di pé mo máa kúò lórí atẹ́gùn tí mi ò ní kúò láyé ẹ wo ìkànnì jordan 105.5 fm láwà iléeṣẹ́ tó jẹ́ pé ọlá rẹ̀ ń re wájú ni ní gbogbo ìgbà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o èèyàn kọ́ kálé èèyàn ni yóò ti dàrú tipẹ́tipẹ́ agbólóhùn bí ọ̀jẹ̀ dẹ̀ndẹ̀ bí àgbà ọbẹ̀ ọbẹ̀ ẹrù jagba tí ó péjọ ní ọlọ́run ní ajókòó tàgbà ṣe pé ìránṣẹ́ òkìkí ò pọ̀jù ariwo òpóṣù abba 21 years kò kéré o nínú ọdún bíyàn bá bímọ tó láti pé 21 years ó yẹ kó ti máa jèrè ọmọ kó ti máa jẹ wọn mọ mo ń bọ̀ ẹ jẹ́ ndókè lọ́mọ bí bá padà dé àjọ máa wùn ún níwọ̀nba ẹ̀ ti máa mú wa ni mo ń bọ̀.

0: sí ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọ̀làdẹjọ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọ̀làdẹjọ glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí
1: Ọwọ́ ìgbédìde fẹ́ kan gbogbo ènìyàn kìíṣẹ́ agbára.
0: Ẹ̀yin ọmọ ọlọ́run, ọ̀yà nínú ìjọ Christ Ambassador Prayer Ministry Incorporated, ọlọ́run nínú ayé wòlíì Peter, bí ọ̀làdẹjọ glorious child, tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o. Nínú àwọn ìpàdé májẹ̀mú gbogbo yẹn, gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́, ìpàdé májẹ̀mú yẹn, ìgbédìde. Ọ̀pọ̀ àwọn tó ti máa ń fara hàn bẹ́ẹ̀. Ṣé Jésù ti yí ìtàn wọn padà? Gbogbo ọjọ́ Friday kejì àti Friday tó bá parí oṣù. Power night ni yẹn sà. Ìwọ náà wà ní ilé iṣẹ́ agbára tó máa ṣe. Lọ́jọ́ Sunday, aago méjì òwúrọ̀ ni ṣe àkọ́kọ́ sí mẹ́wàá. Second service, aago mẹ́wàá sí méjìlá nìyẹn.

ká pẹ́ nínú ogun ó ní wípé bí ìṣòro bá dé ká máa wá ojútùú sí lẹ́sẹ̀kẹsẹ̀ láì má mọ̀dí tá a fi bára wa nínú ìṣòro tí a bára wa. Ohun tó le ni wípé nígbà tó bá bára nínú ìṣòro kan ogun lágbára àti dédé dorí ẹ̀ kodò kó máa jẹ́ kó máa wá solution and nígbà tá a bá bọ́ sínú ìnira tá a bá ń wá solution ogun lágbára àti máa jẹ́ kó máa le si nítorí pé ó mọ̀ pé kìí ṣe nǹkan tó yẹ ká ṣe wo là ń ṣe. Èdè ogun àti ọgbọ́n ogun òun ni pé kó máa jà kó máa wá ọ̀nà àjàbọ́ nígbà tí ogun bá dé. Jẹ́ ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ bá rí esisi tó lu òwú aláǹtakùn tó bá jẹ́ wípé ẹ̀mí inú esisi yẹn sọ fún un pé mo wúwo ju òwú aláǹtakùn lọ bìbá má ha sí ọwọ́ aláǹtakùn ṣùgbọ́n nítorí pé ó lu okùn tó ń wọ̀nà àti bọ́ òun ni òwú aláǹtakùn fi ráyè dé tó fi di ìjẹ fún aláǹtakùn. Bí ogun ayé ṣe rí nìyẹn. Bí ọ̀pọ̀lọpọ̀ wa bá bọ́ sínú ìṣòro kàkà tó yẹ ká farabalẹ̀ ká mọ ohun tó fà á ọ̀nà àbáyọ òun la máa ń fẹ́ and ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa ti ń fẹ́ ọ̀nà àbáyọ òun la ti tún di okùn mọ́ra wa tó pọ̀. Ẹ kaalẹ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ òní òní ọjọ́ àánú òun lọ sí òru tó gbé ọwọ́ ọjọ́ àlàmísì bẹ́ẹ̀ni òun lọ sí ọjọ́ agbára àwọn ọjọ́ tí ó nítumọ̀ púpọ̀ púpọ̀. Gbọ́mi dáadáa lálẹ́ yìí bó ti ń wọlé lọ sùn mi ò fẹ́ kó wọlé lọ sùn bí òpè mi ò dẹ̀ fẹ́ kó wọlé lọ sùn bí ẹni tí ò ní òye mo fẹ́ kó wọlé lọ sùn pẹ̀lú ìdánilójú wípé bó ti ń wọlé lóru yìí òru àjàbọ́ ẹ̀ leléyìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lọ nú òru gbogbo ìdè tó dè ọ tó lè dá ọ padà sẹ́yìn tàbí ìdè tó dè ọ tí wọ́n fi dá ẹ dúró kí ìdè yẹ kó já lórí ayé ẹ. Ṣó gbàgbé ọ̀rọ̀ tí mo sọ fún ọ nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn pé bàbá mi kan sọ fún mi wípé gbogbo ènìyàn ló ní òmìnira ibi gbogbo ó ní ọ̀tá dẹ okùn sí fún ènìyàn. Bòlí rẹ ti ń ba ìgbàdúrà lálaalẹ́ bó bá lè sùn òun náà ló tún fàdúrà sí ọ lọ láàárọ̀ bó o ti ń lọ pé ìrìn àjò rẹ ò ní dojúrú bó o ti wọnú òru lọ orúkọ Jésù Olùgbàlà ọfà òru ò ní borí ẹ. Bíbélì sọ wípé àwọn ìparun kan wà tí mo ń rìn ní òkùnkùn gbogbo agbára tó ń kó rìn ní òkùnkùn òru òde orúkọ Jésù Olùgbàlà wọn à ní lágbára lé ọ lórí gbogbo agbára tó wù kó rìn nínú òkùnkùn òru òní wọn à ní pa ọ lára gbogbo agbára tó mọ ọ̀nà àlùdé àti àpadé òru láti tó dá ogun lẹ̀ orúkọ Jésù Olùgbàlà kí agbára wọn kó dòkú lórí ayé rẹ. Mo pe ẹ̀mí inú rẹ mo pe wọnú agbára Jésù mo pe àyà rẹ mo pe wọnú agbára Jésù mo pe orúkọ rẹ mo pe wọnú agbára Jésù mo pe ẹlẹ́dàá rẹ mo pe wọnú agbára Jésù. Bó ti rìnrìn àjò òru òní orúkọ Jésù ò ní rìn sí páńpẹ́ ayé ò ní rìn sí páńpẹ́ ibi ò ní rìn sí páńpẹ́ asọnidọ nígbèsè. Àwọn ìṣẹ̀lẹ̀ tí mo ń ṣẹlẹ̀ lóru bí ohun tí ò ní láárí ṣùgbọ́n tó mọ ń dá ìrìn àjò ẹni dúró lọ́sàn orúkọ Jésù Olùgbàlà wọn à ní lágbára lé ọ lórí. Bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ yóò dára fún ọ tó bá jẹ́ wípé gbogbo wa la máa ń fara balẹ̀ láti wo ohun tó ń ṣẹlẹ̀ sí wa ogun ìbámọ́ lè tó bẹ̀ ṣùgbọ́n ìwà àti ìṣe ogun ò ní kó gbé nǹkan gbóná nígbà tí nǹkan bá dàrú lọ́wọ́ wa bóyá iṣẹ́ ò lọ bó ṣe lọ tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń fẹ́ solution kí iṣẹ́ yẹn máa lọ bẹ́ẹ̀ bọ́dá kì í mọ jókòó pé kí ló fà á tíṣẹ́ eléyìí fi dúró bẹ́ẹ̀ bá rí àwọn ọlọgbọ́n bẹ́ẹ̀ bá rí àwọn tí ó bọ́ lọ́wọ́ ogun bẹ́ẹ̀ bá rí àwọn tó jẹ́ wípé ayé ń wò fìgbà kan dúró àwọn nǹkan tán máa ń wò nìyẹn wá wò pé kí ló ṣiṣẹ́ lọ́wọ́ mi kí ló dé tó fi ń ṣiṣẹ́ kí ló dé tí kiní ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn yẹn ló máa ń bọ́ lọ́wọ́ ogun. Mo wá fẹ́ sọ fún ọ lálẹ́ yìí torí à ń wọlé lọ sùn a dẹ̀ ní àdúrà gbà so ti mú ìgbálẹ̀ rẹ sọwọ́. Mo sọ fún ọ lánàá wípé tó bá jẹ́ wípé ó ń ja ogun ó lè jẹ́ nǹkan tó ò fiyè sí
o de so fun pe a gbadura to nitumo lale yi laarin seju die ta fe lo yi o na la fi gbadura gbo mi dada o meta lo le sele si o to le fa ki alakoja lile ko bere number 1 awon nkan kan wa nle tele tele ninu eje to lo duro de ode odu asiyori ojo to ba ni ran ogo ojo to ba gbe igbese tabi o fe wo bi ogo awon agbara to nja won bo ninu eje ile yin ko ni salai madede si o ma gbagbe iye rara tori esu ki gbagbe itan ogun aye ki gbagbe itan o mo pe ko si ogo ninu ile yin o mo pe ko si eni to gbe kan re si ninu ile yin ojo to ba ti wa gbiyanju ati koja deke ti won set fun ile yin ye ojo ye ni awon agbara ile yin ma ji na ma dide ogun si oluwa opolopo wa ogun gbedeke la nja ba wa ma salaye fun sori awon igba kan awon kan ti fa imo kan towo bo nkan kan awon nkan ye de lo duro bi gbedeke fun awon to ma la inu eje ye koja that why ogun ti mo pe ni bloodline limitation ye o ti duro fun apere lale yi oluwa so fun mi wi pe ba ni mo so fun awon eniyan ninu adura ti won gba ni church lana ninu Tuesday prayer program wa mo ni opolopo mo to n pade idiwo ni se ajo ti awon baba nla ti se ti esan lo joko sinu eje wo lo nda won laamu for instance mo n gbadura fun enikan oluwa so wi pe ale ti won fi sabo fun kankan nigba kan o lo di gbedeke fun awon omo ni isiyi la rako bazela awon omo ye o mo nkan kan won kan baye won lo ni won mo wi pe limitation kan ti wa ninu bloodline ye ojo ti awon ba debe o ma da won duro ki se pe awon baba won na dede set limitation ye se ni won sa bolori nkan ni igba ti awon omo de debe ta won na fe kan adoye abo ati ale ti won set ye o wa fara won ninu aye awon omo lati nu eje be ni sa ohun la fi n gbadura sori ale ni won fi igbale si bẹ́ẹ̀ni ní àwọn ìgbà tí àwa ń dàgbà àwa ń mọ̀ pé wọ́n fi ń dá àwọn iṣẹ́ àjẹ dúró wọ́n fi ń dá iṣẹ́ òkòkò dúró àlè ni wọ́n fi ṣe pé kí àjẹ mọ̀ wọlé àlè ni wọ́n fi ṣe pé kí wọ́n mọ̀ wọ oko àwọn àlè ni wọ́n fi ṣe kán mọ̀ jẹ́ àwọn nǹkan ṣùgbọ́n wọn mọ̀ wípé ó ti di gbèdéke fún àwọn ọmọ tó wà nínú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni mọ̀mọ́ o ló fi ń gbàdúrà ìgbálẹ̀ yìí o ní ló di ọjọ́ kẹta ta fẹ́ gbà ọ̀la ló máa di ọjọ́ kẹrin o náà la fi ń gbàdúrà yẹ sórí tí wọ́n bá pààlè lé nǹkan tó o bá rí ẹni tó máa ṣírí àlè yẹ á kàn máa ṣiṣẹ́ jẹ́ máa máa ṣàlàyé ìtumọ̀ àlè tó bá jẹ́ wípé o dé stage kan ohun tó ń dùn lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń fi ìbànújẹ́ fún ẹ àlè ni o iṣẹ́ àlè nìyẹn bẹ́ẹ̀ ni sà tó bá jẹ́ wípé o ti dé stage kan o ti ka gbogbo ìwé tán o wá rí nǹkan fìwé yẹn ṣe iṣẹ́ àlè ni bẹ́ẹ̀ ni kó máa gbọ́ tó bá jẹ́ wípé ò ń kó nǹkan jọ nǹkan yẹn dẹ̀ ti ń dùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lójijì ó bẹ̀rẹ̀ sí ń túká mọ́ ọ lọ́wọ́ iṣẹ́ àlè nìyẹn tó bá jẹ́ wípé iṣẹ́ ẹ̀ ti ń fún ẹ láyọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lójijì ó kàn tí ẹ lè ṣàlàyé ó kàn bẹ̀rẹ̀ sí

Inú ẹ̀jẹ̀ ò nìyẹ òun là ń bàjẹ́ pẹ̀lú ìpálẹ̀ tó fi ń gbàdúrà ẹ̀ ó yá mú o jáde gbogbo agbára tó pààlì lé ẹ̀jẹ̀ tó wá ń dà ọ́ láàmú iṣẹ́ yẹ bàjẹ́ lórí ayé ẹ̀ ó yá sàmí dáadáa iṣẹ́ yẹ bàjẹ́ lórí ayé ẹ̀ ó yá pariwo ẹ̀yìn àlè tí mi ò mọ̀ nípa ẹ̀ tẹ́ ń gbanú ẹ̀jẹ̀ jà mí lógo di ìgbálẹ̀ yẹ mú ẹ túká lórí mi ẹ túká lórí àwọn ọmọ mi in the name of Jesus ẹ̀yin àlè tẹ́ ń gbanú ẹ̀jẹ̀ dáhùn rere rú nínú ayé mi ẹ túká lórí ayé mi ẹ̀yin àlè tẹ́ ń gbanú ẹ̀jẹ̀ tẹ́ ń ba nǹkan rere jẹ́ lórí ayé mi ẹ túká sórí bó ṣe ń gbàdúrà yẹ wàá máa dùbálẹ̀ yẹ sílẹ̀ wàá dẹ̀ wàá mú padà ẹ̀yin àlè tẹ́ sọ àwọn ọmọ mi dọ̀tá mi ẹ túká lórí ayé mi ẹ̀yin àlè tẹ́ ń gbanú ẹ̀jẹ̀ tẹ́ jẹ́ rẹ́ni bá rìnrìn àjò ẹ túká lórúkọ Olúwa ẹ̀yin àlè tẹ́ gbanú ẹ̀jẹ̀ tẹ́ fa ìkórira sínú ayé mi ẹ túká lórúkọ Olúwa bẹ́ẹ̀ ló ṣe máa gbàdúrà ó yá mú ìbálẹ̀ yẹ dání Psalm 24 ó ló ń kà sí òǹkà Psalm 2 ní Monday Psalm 8 lọ́jọ́ kejì Psalm 16 lákàlánà lónìí Psalm 24 ó là ń kà bẹ́ẹ̀ ni sà gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ wípé ẹ fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ ka sáàmù yẹn orúkọ Jésù Olùgbàlà yóò dẹ̀ dára fún ọ a máa

0: iná olúwa ó já ìdè yẹn dànù tá a bá rí ọfà tó wà lára ẹ akọ ìwé rẹ pé àyà yóò pa àwọn àlejò wọn ó fi ìbẹ̀rù bodò sá jáde níbi kọ́lọ́ fi wọn ọfà tó wà nínú omi ara eléyìí tó wà nínú ẹ̀jẹ̀ rẹ ọfà tó gbé lára àwọn ọmọ tí ọlọ́run fún ọ ọfà tó wà nínú business nínú ṣọ́ọ̀bù ẹ ẹ̀yin ọfà mùjẹ̀mùjẹ̀ ẹ̀yin ọfà ìsàn ẹ̀yin ọfà ìdádúró ẹ̀yin ọfà ìfàsẹ́yìn bíbélì pé wọ́n gbọ́n mi wọ́n sì gbà mí gbọ́ gbogbo ẹ̀yin ọfà sàtánì ẹ gbóhùn olúwo ọlọ́run ẹlẹ́dàá lálẹ́ yìí lórúkọ jésù ni mo parí àṣẹ pé ó yá ẹ máa jáde gbọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹta rẹ o mi yẹ gafọ́ mi ná sà bẹ̀lẹ́mẹ̀yẹ náà sọ́bi àkámi adáduá sàbí adáràbì bàlọ́lọ́ ẹ̀gẹ́zà àbánà àvàzù àdẹ́bùà olúwa ṣe màríà lóore ó mú ẹ̀gàn màríà kó olúwa ṣe jábèsì lóore ó mú ẹ̀gàn jábèsì kó olúwa ṣe bejódòmù lóore ó mú ẹ̀gàn bejódòmù kó lé alẹ́ òní ni mo pàṣẹ o ẹ̀gàn tí ayé mọ̀ ẹ mọ́ ẹ̀gàn tí ayé mọ̀ ẹ mọ́ tí ayé fi ń bú ẹ tọ́bí fi ẹ ṣe ẹlẹ́yà agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù agbára tí bẹnu àjínde ó pa ẹ̀gàn yẹn rẹ kó lára in the name of Jesus of Nazareth wàá ní testimony in Jesus name ṣe rí o tí wàá dojú ẹsẹ̀ yìí o ṣe rí ìṣọwọ́ tí ọlọ́run fi ń gbàdúrà ní church wá sí kò yé mi mọ́ o tó bá jẹ́ ó ní ẹlì kan tó mú mi jáde lọ síbì kan àbí mi náà bá ti lọ ibìkan rí ni kódà màá fẹ́ lè sọ ẹni tí ń bá lọ bá di ọlọ́run tí màá bọ́ o màá rò pé òun ló ń gbàdúrà pé bóyá ohun tó ṣe fún mi àbí tó gbélé mi lọ́wọ́ ló mú kádùrà máa gbà bẹ́ẹ̀ àdúrà ń gbà gan chọ́ọ̀tì wa èmi ò ríru eléyìí rí o láyé mi o èmi ò tí ì ríru ẹ̀rí a ṣe ìpàdé ní àárọ̀ àná ọjọ́ Tuesday on the 5 tẹ́ ẹ bá rí testimony tí àwọn èèyàn ti sọ tẹ́ ẹ bá gbọ́ ẹ̀rí lẹ́nu àárọ̀ àná sí òní ni o òní ni ọjọ́ Wednesday tẹ́ ẹ bá gbọ́ testimony tí àwọn èèyàn sọ lẹ́nu àná Tuesday sí òní Wednesday ẹ̀rú máa bá yín ṣe nígbà tí olúwa pè mí láti dá church sílẹ̀ ẹ máa gbọ́dọ̀ mi lálẹ́ yìí mo wà ní wọ́n gbé nìkan ní korea ní international airport ẹgbẹ́ nako ló wà tá a bá ti kúrò ní nako I was working at international airport that time I was not working at nako as a clearing and foreign agent 1999 ibẹ̀ ni mo ti gbóhùn ọlọ́run ìyá kan máa ń ta àmàlà níbẹ̀ yẹn ní korea yẹn àmàlà yẹn ni mò ń jẹ lọ́wọ́ lọ́lọ́wọ́ pè mí pé òun fẹ́ lò mí láti dá ìjọ sílẹ̀ pé ó ní ọmọbìnrin kan ní chọ́ọ̀chì ibi tí mo ti jáde wá tí ó ní gẹ̀gẹ̀ lọ́rùn orí afẹ́fẹ́ ni mo wà yìí o orí atẹ́gùn mo wà yìí pé ó ní ọmọbìnrin kan ń bẹ̀ pé ó ní gẹ̀gẹ̀ lọ́rùn olúwa ní kí n gbéra bẹ́ẹ̀ it was break time ni torí break time na máa lọ ń jẹun anything after 12 ó máa tó wárùn na máa ń open shed complex dáwọ́ complex padà olúwa ní kí n lọ bẹ̀ pé ọmọbìnrin tó ní gẹ̀gẹ̀ yẹn pé òun fẹ́ lò mí fún láti ìlí gẹ̀gẹ̀ lójú ẹsẹ̀ ni mo yọ ọ́ nínú àmàlà tí mò ń jẹ mo dẹ̀ gbéra mo padà wá sílé I went to our spiritual father àwọn wá sọ fún wọn pé olúwa sọ fún mi pé.
1: This is.
0: ọmọbìnrin tó ní gẹ̀gẹ̀ tó wà láàrin kọ́ọ̀yà yìí pé olúwa ló ń fẹ́ lò mí fún a dẹ̀ lọ gbàdúrà fún wọn ní kò burú wọn ní kí n lọ torí àwa lẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ táwa gbé dání alẹ́kọ̀ọ́ when we are serving under a spiritual father àwa ní ẹ̀kọ́ ẹ̀kọ́ wà lára wa àìdédé ń ṣe nǹkan tá a bá sọ fún wọn ohun tó bá lọ dé káṣí la máa ṣe I went to this lady's house mo lọ lé ọmọbìnrin mo gbé ọwọ́ lé lọ́rùn mo gbàdúrà fún gẹ̀gẹ̀ tó wà lọ́rùn ẹ̀ ó dẹ̀ disappear orí atẹ́gùn ni mo ti ń sọ yìí

0: ajá tí máa kí yín kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò níbikíbi tẹ́ ẹ ti náírà tẹ́ ẹ ti ń gbọ́ ìkànnì yìí ẹ kábọ̀ sórí ètò àṣẹṣe níbi tá a ti ń bọ́ lọ́run bá pàdé tí gbogbo ẹ̀dùn ọkàn wá sì ń ṣe kíni tó ń jẹ́ ṣíṣe. Mo láyọ̀ láti sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkàlẹ̀ lákòókò yìí bàbá wa prophet dr ms fabi yìí bàbá possibility jp bàbá ẹ gbàdúrà fún wa.
1: Jehova Jesu Christi holy my care ọlọ́run possibility ọlọ́run àṣeṣe ìníwọ̀n ya juda gbogbo nílé jésì ọlọ́run mi ọlọ́run àná àìkú àìsà ìgbọ́pẹ́ wa bí ènìjọ́jọ́ àánú gbogbo àwọn tó ń pòǹgbẹ fún àánú ọlọ́run ọlọ́run o mo fi àkókò tí mo wà yìí tí mo fi séra pẹ̀lú àwẹ̀ oṣù mẹ́ta yìí sórí gbogbo àwọn tó retí àánú olùwàjẹ́kọ́ra àánú gbà àwọn tí wọ́n ti díù fún àánú olùwàjẹ́kọ́ra àánú gbà àwọn tí wọ́n ti ń wá àánú tí wọ́n rí àánú lórí ọmọ lórí ọkọ àwọn tó ti márì tó yẹ kí wọ́n ti lóyún tí wọ́n ròyún ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ mo rántí pé ìwé Máti orí kọ̀ọ̀kan lẹ́sẹ̀ tí wọ́n ti sọ wípé 28 wípé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí adẹrùn wọlé lórí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ohun tó sọ ni pé màá fi ìsinmi fún ọkàn yín ìlérí tẹ́ ṣe yìí o olúwa lórí àwọn tó ṣàmì jẹ́ kó ṣẹ lórí wọn nínú ayé wọn jẹ́ kọ́ nísinmi nínú iṣẹ́ wọn jẹ́ kọ́ nísinmi lórí ọkọ lórí ọmọ lórí aya jẹ́ kọ́ nísinmi lórí gbogbo ohun tó fi ń jẹ ohun tó dáwọ́lé jẹ́ kọ́ nísinmi lórí ibi tó ti ń ṣiṣẹ́ jẹ́ kọ́ nísinmi lórí ilé tó ń kọ́ lọ lórí ilé tó ń gbé jẹ́ kọ́ nísinmi má fi ibi gbàre má fi kan gbà kan àánú àdìde má jẹ̀ má dẹ̀ ṣe in Jesus
2: name.
0: Bàbá ìní lọ́jọ́ àánú kí ló ń tẹ́ ẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀
1: láti. À ń sọ lórí ẹ̀mí ìfọ̀jú.
2: We are talking about the spiritual blindness.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló níbi tó ń lọ tí ò rí ọ̀nà
2: níbẹ̀. Many have a way but they don't have a way out.
1: Wọ́n kọ́fà ojú wọn.
2: They have covered their faces.
1: Ẹlòmígbà tó máa marry wọ́n kọ́fà ojú ẹ̀.
2: Some people went to get married, they covered their faces.
1: Ọkọ tí ò yẹ kó fẹ́ ló fẹ́.
2: Married the wrong husband.
1: Wọ́n kọ́fà ojú
2: ẹlòmíì.
1: Some
2: people are covered.
1: Ojú ẹlòmíì wọn ra níye
2: wọn
1: jẹ kó rí ọ̀la rẹ̀ àwọn tó rọ̀ làwọn rọ̀nà lọ ọmọbìnrin kan sọ wípé òun ẹni tó ń fẹ́ fẹ́ ẹ̀gbọ́n lọ́lọ́run sí lójú tó ní kì í ṣọkọ òun mo ní ṣé wòlíì lé ẹ̀gbọ́n rẹ̀ ó ní bí wòlíì ló máa ṣe lé àwọn oní yarí gan-an ó ní ẹni tí òun wá fẹ́ yẹn àfi bí bọ́lọ̀ ti pèsè ẹ̀ sílẹ̀ gbogbo nǹkan gbogbo àwọn nǹkan wa ń lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n wọn jẹ kó rí tara rẹ wọn bù lójú wọn jẹ kọkùnrin rè wọn jẹ kó rí ọkùnrin èyí súre fún ẹ gbogbo ẹyin tó bò lójú
2: àtẹ
1: wà níbi tí ò yẹ kẹ wà tẹ n ṣe ohun tí ò yẹ kẹ ṣe lónìí ni ọlọrun ṣe ojú
3: yìí
1: ọlọrun ṣe iye
3: yìí
1: o torí pé àwọn sẹẹlì ibi tó ń takú sí yẹn wọn ò rí ọ̀nà àbáyọ níjọ tọlọrun ṣí wọn níye ọlọrun là wọn lójú wọn jẹ kọ mọ pé ibi tó yẹ kán wà ẹ náà ibi tó yẹ kán wà ẹ kán náà wà yẹn bí ẹni sọ wípé wọn yóò mọ òtítọ
2: òtítọ
1: yóò sọ ẹlòmínira bíbélì wípé afọjú tí ń fi afọjú hàn mọ
2: náà
1: àwọn méje nínú kù tó ní ó bí wọn páwọn kan wà nínú ayé rẹ tó yẹ kọlọrun yọ kúrò tí ò bá ti yọ wọn kúrò wọn máa tiẹ wọn nínú kòtò wọn máa ṣe wọn máa fún ẹ níran ọkọ wọn máa fún ẹ níran gíṣẹ wọn máa fún ẹ níran gàdíà èmi súre fún ẹ o sórí gbogbo àwọn tí ò yẹ kó o bá rìn èyí tí èṣù tari sí máa yé ẹ ọlọrun máa pín in níyà ojú rẹ máa ṣí iye rẹ máa ṣí ọkàn rẹ máa balẹ ẹyin ọlọrun ẹjẹ gbàdúrà olúwa gbogbo ẹ bójú kí bójú tó fi bò mí tí ò jẹ kó lóore rí mi tí ò jẹ kí n rí olóore tí ò jẹ kí n rí ògolo ẹ kà kú.
2: Every field they used to cover my face, Father, let Jehovah remove it.
1: Jésù olúwa wa tó máa sọ wá lómi pé n tó ṣe yóò dá a ní àìlówó tà ní
2: ju
1: wọn lẹ́yìn tí ọjọ́ ti lọ lórí ẹ̀ wọn wá ká àwọn tó fi bò lójú
2: kúrò
1: wọn jẹ́ kó ju rẹ̀ ríran ẹ pa òní bóró mọ́ ẹ jẹ́ gbàdúrà lẹ́kẹ̀
2: sí
1: olúwa gbogbo ẹni tó dúró síwájú
2: mi
1: tí ò jẹ́ kí n rí ọ̀kan
2: gbogbo
1: ẹni tó gba ojú lọ́wọ́ mi olúwa ẹ tì wọ́n
2: ṣubú
1: ẹ ṣí ojú mi ẹ ṣí iye mi ẹ jẹ́ kí mọ
2: Let me have a charge and give me the power to have the focus. Grant me the grace to be focused.
1: Bí a ti béèrè ó máa rí bẹ́ẹ̀ ọ̀nà rẹ̀ máa là oore máa wọlé ení ọjọ́ àánú ó máa rá àánú gbà ilẹ̀ pàánú máa ṣí ó máa bọ́ nínú ìjì nínú ìdè ninu gbese ninu aisan ninu aini ninu ijakule ninu amubo o ma bo lowo ogun adagbe lowo ogun adafa o ma bo eni ma ye okore ma bale o ma pade ogo o ma lala anu oju re ma si iye re ma si awon gele to gba bodi ninu aye re olorun ma le won jade anu wole ore wole angel re wole ola re wole ogo re wole ayo re wole ilekun si asiri ebo in Jesus name
2: amen.
1: Iwe Isaiah 42 number 7
2: Isaiah 42:7 says
1: lati la oju awon afoju
2: from the blind
1: lati mu awon ole kuro ninu tubu lati mu awon ti won de kuro ninu tubu
3: ati awon jojo
1: iyen ni pe wiwa Jesu ko so to wa fun ni popo laja foju
2: ko tu awon ti won de mole
1: ko yo awon to wa nu gbese kuro awon to wa nu ahamo ko yo won jade awon to wa nu ewon ko tu won sile awon to wa nu ese ko tu won sile ohun ti Jesu olugbala wa fun ni e iyen ni John 9:31 so pe awa mo pe Olorun ki n gbo teleshe
2: beni
1: ko ba je olufokansin
2: even one is a good worshipper
1: Olorun ma n gbo ti e
2: sori
1: ohun akoko
2: the first thing
1: iwo fun re gboro je oko
2: Olorun
1: o gboro je olufokansin
2: you must be
1: wale mo ti to
2: o
1: wale so edi
2: ominira
1: oko re de bale
2: iyan
1: ni we numeri ori kewa ese 31-36
3: mo
1: wi pe
3: ma fi
1: wa sile a nbe o iyan ni pe o le se nkan pelu Olorun
2: lai
1: si Olorun ko o le se nkan
2: do nothing
1: iun to le se na ni ma tele Olorun
2: just following God
1: to ba tin tele
2: as you follow
1: Olorun a fi emi re sinu e
2: bibeli
1: bi fun ni wa fun ni John ori kerin ese 24
2: emi
1: ni Olorun awon to sin
2: won
1: ni se lai sin pelu emi
2: sori
1: wo fun re ono sin Olorun oko re jina
2: o
1: de awon eyan fe ni won bola fun mi oko won jina si mi
2: je ki
1: oko re dogba pelu Olorun
2: wa
1: ri pe ohun to le yen o si ma ro
2: o
1: ni se pelu bi to tin gbadura
2: o
1: ni se pelu okan to gbere suwaju Olorun
2: o
1: ni se pelu
2: iru
1: emi to be ninu re
2: mo de
1: pray fun e emi Olorun ko kunu re iye re ko si oju re ko riran aye re ko dara okan re ko bale iyan bibeli so fun wa ninu we Luke orikeje ese 20-22
2: Luke 7:20
3: awon okunrin na de odo
1: re nigba ti won de odo re
3: won ni Johanu Baptist won wa sodo re
1: o ran wa si odo re o
3: pe iwo le ni ti po wa
1: se wo le ni abon si yan elomi bo
3: tabi ka
1: mare ti elomiran
3: ni
1: wakati na
3: o ti se dida ara
1: opolopo lese kese o se dida ara opolopo awon laisan
2: yen
1: mo pray fun ni asale
2: yi pray for you tonight
1: gbogbo aisan to ba re nu e
2: to da
1: gbo nkan re ru o ma bo
3: amen
1: ninu ahamo to wa o ma jade
2: amen
1: ninu ko se se o ma jade
3: amen
1: o ni ba ku
3: amen
1: o ni ba lo
3: amen
1: okan re abale
3: amen
1: o ni tale yen
2: amen
1: mo ni o ni tale yen ile ton ni ko ta ko fi san gbese yen
2: mo
1: lo ni tale yen asiri e de ma bo
2: amen
1: yes
3: ati arun ati emi bubu
1: ehn
3: o ti fi riran fun
1: opolo oh my god oju re ma riran
3: amen
1: wa dota mo
3: o
1: ta ma sa fun e wa de ri ogo lorun John 9:1 o ni bi won si koja lo lat won ti mo on to fe wa se laye oju re de fo
2: jesus
1: o wa be lo jesus pe
2: ki lo
1: le ta bi ni afoju
2: o ni
1: ka le fi se olorun won ni o bi won pe condition to ba rare yen
2: tori
1: ko go le bi yo lara re
2: o si
1: sure fun e sori aye re ma pada si ko rere a ma da aye re pada a ma da se re pada wa ro go lo awon to ti ye sile o ma ya won sile awon to ti toro lo won o wa bere si fidi won
2: amen
1: o ni sagbe
2: amen
1: awon to reti eleya re o laipe yi won be sayeye
2: amen
1: jesus luwa wa
2: amen
0: emi ifoju lo ti baba wa fi n ba wa so lataro baba opolopo won eyan to je pe emi yi n ba won ja opolopo odun ki lo nu abayo
1: ona abayo ni pe
2: the only way out is
1: leyin je

0: Praise the Lord. Orúkọ mi ni Godwin Franca, a ń gbé ní Odógúnyán. So ẹ̀rí mi àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí. Gbogbo àtọ́kọ mi mú mi wọ bí. Mo wá ń sọ pé pé èrò tẹ̀ ti pọ̀ jù bí pé ṣé ò ṣe lérò níbí mi nílé lọ. Mo ṣáà kúrò ń bẹ̀ mọ́ lọ.
1: Àwọn ní irú ìwọ irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n like.
0: Mi mọ̀ pé iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ bíbá ìlérò fi pọ̀.
1: Ok, orúkọ wọ́ọ̀rì kan mọ́lẹ̀ ń bẹ̀ ni ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
0: Mo ṣàwá ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Sọ ìgbà tó wá yá tí bọ́kọ mi ṣe sọ fún mi jọ yìí pé pé new site àwọn náà fẹ́ ṣe service o, ṣé mo máa wá mo ní ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rù bá ti pọ̀ jù èmi máa sá padà o. Ó ṣàn yọjú sí mi lẹ́ẹ̀mẹwàá pé oògùn ọlọ́run. Ó dẹ̀ níṣòro kan táìmì àtọkọ mi ti ń là kọjá tó sọ fún mi pé a máa lo oògùn. Pé oògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days. Tí bá lo ọkọ mi náà máa lò. Owó yẹn dẹ̀ ti pọ̀ jù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days. Mo ṣàdé
1: nígbà ìjọ́ yẹn. Ok, ọjọ́ kọ̀ọ̀kan 24,000.
0: Bẹ́ẹ̀ni.
1: Times 14. Ẹyin tẹ́ mo máa tiẹ̀ mọ iṣẹ́ o. Torí kò láìkí ṣọ́ọ̀ṣì lérò.
0: So, mo ṣá

0: a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ yẹn bá ṣe dé ìbàyìí tí wòlíì wa wọn làwọn ṣe torí òkò dé ni pé wọn mú kíní kò wóró báyìí pé ká dà sínú omi àti òróró ó wá ní mo ní jẹjẹ ń tra eléwo torí kẹwọ yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kí kúkú ṣe pé a nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ́ẹ̀ pé kò kúkú tì sówó so ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ní pé pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tọ́ pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe ògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá gbọ́n mi kọ́ wà tí ò dẹ̀ tí ìbímọ tóun náà wojú ọlọ́run wọ́n ti wà ní 7 years in marriage mo ní àwọn olóhùn tiẹ̀ fẹ́ gbọ́n mi lọ́mọ wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn òfin ara ẹ̀ kó máa béèrè fáwọn ẹbí ẹ̀ àwọn ẹbí mi mo ti à ń béèrè fún èmi yẹn kọ́ ní òtí ẹ̀ béèrè fáre bó tiẹ̀ jó bìrì kí n ti mọ̀ gbọ́n máa yá bẹ́ẹ̀ kí n ti béèrè méjì mi mọ̀ so ọlọ́run ṣáà wá.
1: ẹ patẹ́ ọ fún jésù ọlọ́run ẹ wo ọmọ yẹn á dá
2: sí.
1: ẹ dẹ̀ máa rí ìyanu.
3: wá wo jésù lójú iṣẹ́ ó máa ṣiṣẹ́ agbára nípasẹ̀ wòlíì sàmójọba bá orí òkè
4: o. ẹnu wìtìwìtì ò tó yá lórí òkè ogun aṣèjìrẹ nìbàdàn. nínú ooru àṣírí pẹ̀lú crossover tó ṣù karùn-ún rẹ kọjá sóṣù kẹfà. wòlíì bá fi ọ̀rọ̀ rẹ sí ire ìfún ìtúsílẹ̀. bó lọ́wọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọjá sí gbangba ogun prọfẹsọ àmójú adébáyọ bàbá ọtọ́rítì. àkórí ooru àṣírí pẹ̀lú crossover tó ṣù yìí. book of remembrance ìwé ìrántí. àkọ́kọ́ rẹ rẹ o. jésù olúwa fẹ́ tiriti fáìlì àdúrà tiẹ̀ náà. ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn án lọ́wọ́. àwọn ìlérí ogun tó ti gbọ́lọ́jọ́ tó pẹ́. a fẹ́ mú wọn sí ìmúṣẹ. látọjọ́ friday 29 saturday 30 àti sunday 31st of may. wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. nígbà tí wòlíì sàmójú adébáyọ̀ authority. wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. àṣejìrẹ́ ni ẹ máa bọ̀. opposite Coca-Cola orí òkè ogun lẹ dé yẹn. kó o tó rí kọjá sóṣù kẹfà. àṣírí ogun tó ń jà ó máa tú. olórí àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
5: gbàdúrà
6: àgbẹ̀
5: gbogbo ọ̀rọ̀ òdì tó ṣiṣẹ́ lára rẹ̀ kò gbiná dà kò gbiná kò gbiná gbiná gbiná fọwọ́ sọ sọ pé mo mọ̀ mo máa ṣe rere mo mọ̀ mo máa rà nù mo mọ̀ mo máa dọ́kẹ́ mo mọ̀ ẹni òkè ni mi ò kì í sẹ́ni lẹ̀ bí ọ̀tá tiẹ̀ gbógun máa borí bí mo ṣubú máa dìde bí mo bá wà lẹ́yìn máa déwájú torí àwọn tó dúró de olúwa yóò tún agbára wa ṣe a ó fi ìyẹn fòbi di a sáré kò ní rẹ wa a rìn àárẹ̀ ò ní mu wa mo gbàdúrà fún ọ wọn ní dọdún o mena aka àdọ́bí àlẹ́zà ebèbèdú adáyà gbogbo adánidúró olú àṣà wọn nídà you are unstoppable fọwọ́ sọ̀yà I am unstoppable sọ bẹ́ẹ̀ sókè sọ bẹ́ẹ̀ sókè
6: I am unstoppable
5: ìpinnu tó máa nínìyẹn
6: that is the decision
5: mo fi ọjọ́ àánú ṣe awẹ́wà
6: we use day of mercy for that
5: ọjọ́ àánú
6: the day of mercy
5: mo fi ṣeré
6: don't play with it
5: ọjọ́ tó máa yí nǹkan padà
6: ni if they dey to transform things
5: tó bá ti kúrò ní yàrá ìpinnu
6: when you come from that one decision
5: àti ìgbàgbọ́
6: and faith
5: ó di yàrá àdúrà
6: enter to room of prayer
5: inú àdúrà
6: pray
5: láti yí nǹkan padà
6: it is the prayer you change this
5: pẹ̀lú agbára
6: ìwà by the power of holy
5: spirit ẹ̀sìn sà gbogbo ọmọ ilé ṣe rere
6: all your children can prosper
5: bẹ́ẹ̀ ni sà
6: yes mama
5: egebe nuna
6: yes mama
5: all your children can prosper alẹ́ gẹ́lẹ́ jí mẹ̀dú alẹ́ dé pẹ̀lú àdá ntọ́ bá ti pè wọ́n náà ń jẹ́
6: what you call them without the
5: word orúkọ tó bá sọ wọ́n ni
6: the name you give them
5: orúkọ tèmi báyìí my name is blessing
6: my name is success my name is breakthrough
5: my name is greatness orúkọ tí wọ́n sọ ẹ̀ yẹ ò mata iṣẹ́ àwọn àjẹ́ yẹ ò mata
6: what the witches have done to
5: normal ìgbà tá a sọ̀rọ̀ wọn last week
6: wọ́n tó kọ̀ fẹ́ last week
5: àwọn kan ní àkàn bínú sí mi
6: pé
5: mo lè mọ́ dè ní o
6: mo ní
5: àbẹ́ mi
6: àyè
5: nekeke le beru asa ebadule aga ta ló lè kọwọ́ bọ̀ náà kí náà má jo èmi ò gbàjẹ́ lọ́wọ́ wọn àdẹ̀lẹ̀ báyìí ọmọ ọlọ́jẹ ọ̀gá ìwọ ni o mọ̀ gbéra ẹ lẹ̀ lọ́ọ̀dì
6: náà
5: làpẹ́ ò sí pàdé àdúrà lọ́tùlọ́sì
6: ẹ̀fẹ́
5: jẹun kiri àdúgbò
6: ò
5: mójútó ọ̀rọ̀ ara
6: rẹ̀
5: láti friday báyìí ọ̀tún láì
6: abẹ́rẹ́
5: awẹ́
6: gbogbo
5: wa lórí rédíò everybody ẹjẹ́ kápọ̀ àwọn ẹlẹ́rìí wa
6: abẹ́gbàdúrà.
7: orúkọ mi ni esther muyin ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ọtọ́rítì èní ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí wọn.
5: èmi gan-an ò rí yín rí.
7: bẹ́ẹ̀ ni sà mi rí yín rí sà. omo yin lori afefe ni mi mo dupa lowo olorun ipe yin to nse ogun orisirisi ninu aye mi mo gbe olorun alaye ga ni o mo dupa lowo olorun alaye nitori pe emi ti mo duro mo je eni to ya pe mi ko si eni to nse anu fun mi be ni ṣugbọn nipa ti adura ori afefe baba mo ri anu gba ikeji emi ti mo duro yi mi fun ara mi ki nse ohun kan rere ohun ayo kokan ri bo mo dupe lowo olorun fun olorun ala ni eni ni ati bi jeta ti mo ti gbo tori ko si mo ma n gbo program yi ni araaro be ti ni ijeta ati ana yen mi raye wa ṣugbọn bi mo se sun moju okan mi o bale moju leni emi yen sa n so pe ki n lo mi ti e pp e mi ti e se ni ti mi rogan bi mo se so fọkan mi ko so mo to mo wa so fọkan mi pe ko jọ ohun gan lo bi ise mo ni ko jọ ko gbe mi de odo baba authority ko gbe mi de ibi tori mi mo be awon lo gbe mi wa bi laaro e mo de dupa lawo olorun o ni eri kan ti mo fe je eri yen ni pe ni omo omo mi kan wa ni uk o ti lo o ti bimo o sohun o wa fe se wedding ni osu yi ni on 30 osu so iya iyawo yen o sabe si ni lara pe dodon ni kan wa se nkan won ti se won ti woso tan ti se court wedding kan to lo pe kan wa san kan ri omo yen o de ti ni iwe igbelu nkan yen wa o wa o ni gbogbo idile lara gan to je pe an saso tun saso mu wa ni o mo wa ni mo wa pe omo yen mo ni se oni igbagbo mo ni baba kan wa o mo ni baba authority ni mo ni mi mo won ri o mo ni be tori afefe ni mo ni mommy mi iya mi mo ni o n gbo o mo la awon aunty mi gbo mo ni gbogbo wa lo n gbo mo ni so igba to wa ya asam ti baba n fun wa lara aro yen na mo send e si mo wa dupe lowo olorun baba authority omo yi wa pe lana pe ati iwe to won ati tiyawo pe won ti fun
5: ah edide and now what sibi kin pase
2: stretch your hand this way as your authority
5: omo yi lo mo se kan re
2: she said she had never done anything like celebration
5: but to ti join wa
2: but since she joined us
5: obra si se kan
2: she started to do
5: mo fi ma jemu yen gbadura
2: that same covenant I used to pray for you
5: and mi meta hello ma serere
2: amen amen amen
5: anu fohun
2: hey now let me speak for you
5: gbogbo eni gbo mi loni
2: God just hear me today
5: ohun ijayo wu tan ba gbo ride
2: so whatever weapon they rise against you
5: koni sise
2: hey shall not work
5: tori anu fohun lowo
2: the prophet is speaking presently
5: o ton da won duro leyin
2: that did stagnate them your
5: koni de duro
2: did not stagnate you
5: ni tori ma jemu anu
2: because the covenant of mercy
5: okay to fe gun
2: that height you want to climb
5: to le lati gun
2: that seems so high
5: anu gbe
2: hey now let me help you
5: mo ba anu olorun so
2: I speak with the mercy of God
5: where
2: you have been going astray.
5: I know to a
2: soul.
5: That
2: ancient covenant is destroyed.
5: I want to joke a little go.
2: Don't sit at the point of glory. Because of mercy, they are booted. Amen.
5: I know
2: mercy.
5: Come back, Christ.
2: Help you to reject
5: sickness.
2: You will not be sick. You will not die suddenly. All those that team up,
5: Latifibis,
2: so do you eat? They will afflict themselves. Amen.
5: Sorry, I want to do a message.
2: These seven prayer points. Please press them all at them.
5: I do a lack of
2: call. The first one.
5: Wait, that don't you want to call the
2: book of judgment written in my name.
5: My fire. Because
2: of mercy.